Yang thala mo thala rile na ya La yar chala la yar zhig ma ri ta ya Chevar kum chosa bo thi ji ri chana ya Tiya na vyang cha ma la thi ji ri zi ya Aji chan chan sa viv la ma ri la ya Yang so wa di so shin ji ri la ya Ya ma tang ka ru chi chung ri cho ya Ya ga la ya la ta bi so ma ri na ya Ya ti rung nga la ka zin ching zo la ya Ya ka zin chub ji la la zin ri na ya Yan jia yi la sta bi so ma chi na ya Alang san chin la kar gin ta zi gri ta ya Yang te rung nga yi chou la ri shu na ya Ya stup chi na hua wu hong chu ri rin zo la ya Yang san di sa ngu ma si ri na ya Kama ka la la ta kong ma chi ri la ya La kong mi ghe pong to sa chi ri la ya Ardala na ku ga ra gu gu no sa chi ri la ya Ghalang ka ru sa mdu na jib sa chi ri la ya Sa zung ngu sa mdu la ka chi ri la ya Ya nga da nga ngu ma si ri na ya Ta cha gun la ka la yi la ta ka xing ri ni ya Dung tan pil ta ka dung ri ya na ya Li ta ta ta ra mi bir ri si ra ya Yang ta la da ri te rang ri cha la ya Adang khwar gul chab chinar jya chari nam ya Ya te rung che zang tib zang ri la ya Tuban dham bi ti la wa ni ri yo ya Ya nyun tang zi tang lar zi ri nam ya Ya ngun ga mo lam zang u ri te ya Ya kisar shi vi thujji ri zong ya Li zong o la chanda ni ri na ya Ya khwar tsil ngu bi ti la ri wo ya Ngar jya si tgar mi bir ri da ya Tu ngu bi li lan da dha chi yo la ya Ya hua wu hong ge chen gu ri la ya Ya xia rang dong ge tan mu ri zi ya Ma ka li la tang da ru ri na ya Chag pa na ge tar tar ji ga ri ta ya Da na ku ur da la chi wa la ri chi ga ya Yina dhinti san gana jya chan tang rinja ya Ta ta rung ti ra ma chal rinja ya Ya chag nagar nga mung dhan cha chingda ya Da thi rung cha dhya ni viri chag ya Da than cha chag naga ni bo rinja ya Nishki nikhtav lagma niri shiga ya Yang tharwaadan chanjintari laga ya Adlanji sanastan jandalviri staga ya Yang thayil chan chirjavuri ta ya Yardan chanjintalaviri tona ya Ya dastag jan tanja prarikho ya
dōr chā rāng yī pīs tā mūrī lā yā. Lāng lā dīg nā jīg zī mūrī zō yā. Dōng tān pā lā khūng tī tū rī tā yā. Yā tū nā dōng gā lā chā rī lā yā. Yār dā pī tū nā tī chō nā rī xē yā. Lāngi sār jā wūrīn bū jī chē yā. Yā mā bī khūn lūn tāp jī rī nām yā. Yā tī dīm jī vēs tō rī jī ngūm yā. Yā lāngi gā sō lār jā rī lō yā. Yā lāngi rī tā bī sō mā rī nām yā. Yā tūp chī nā khūng gār chūr mā rī yō yā. Yā hlāg lā nian tār dēb jī lā rī cō yā. Yā rjā sī khūng chīr lā mū rī jī yā. Yā njā rī lā kāng cī nā sō mī rī cō yā. Yā hwā wū khūng chīr ndō nī rī cō yā. Yār dīl cīnīg nī gāv lār chīr zō yā. Yār chīg nī wūkhtūr wārī lā yā. Yār dīl cīnīg mō nīr kīmbir rī khō yā. Yār dī sīnī mā rū tāv nīm rī nām yā. Yār lā shū nām shī yō tō rī chō yā. Yā tārvār dāng tīrjit rīg lō yā. Yā māng zīm mē pār sār chūl rīn zō lō yā. Yā tān bīr jām cīn zī pīr rīg lō yā. Yā sāng chīn jē wē gāng pōng rī tō lō yā. Yā kwār dīl chīb chīn rīg cī rī tān yā. Lāng kā rū jī sīm jī pīr rī khō. Kālā tā lāng yī shī kān dōng nāk shū kwa nā wū tā. Kālā lār kū nī lān khsīm yī nō gā. Ār dā jā tāng jī pī shī kān dā jī pār tār tā kā yī nū cē. Ndōng gā sē tā nī nī shī jīm bār. Ndōng kē tā nī tōng tā bā. Kālā gā jā gā jī. Ndī gā tāng jī. Ndī ngā rī yāb nā. Chakana gani ono ta gaman ga stori. Arjia siga hunga stokhi ra. Galang la ra suma tamchi go. Ardo chak nzami ga stoka. Sakja tamchi zo ndar khi khi. Chakdo tamchi zo chum chum ta ntori. Gaan tamchi zo tarta nini. Galang la tamchi go khali ni. Gado tampi ga yana. Nguma watang ta sega. Tamchi ga gaso larjia ga. Ajaag ghannam saakaan, di ntoog anzaamlaan kisir jiwa ta tu khinta jini, khisir mga noor ga tukab jianba, ta charnga ga jianba, khisir tibra gunsun narga ga jianba tangji, khwadra ga nangi, kwaalim arjiak ga, tawra gosa ga nang, galaan bumba ga khunun tamji guyang, khisir ga tongzi rira tati ga nangi, demin sari nasung dambi, ndarsi tra shukwa trisi tangji. Stari simchi zanla nandi. Ndi nani hua kilwa la. Huao trichi samdibira. Nganda khanchung olongla. Gayala ra gadong zin. Ndigda. Ndrasi ra khsirca. Tukwa hrtanzin da. Huao larga tang. Hua ti sanun tamjil. Stigmo triptong da. Chungul gavjiasi. Namka galo tira, tangkhun gayamdi, huaw gudong zin suka. Ndalun go, stupchin la suki, hua kilunga mongu tamji go, nangta. Tigra rayi yala khurmita, ndalun stupchin la suka, hua kilunga naga mongu yokara. Tandani yirigta mongju go koni, taga mati zi. Tani kesar jawo ra gadavla sebjil. Slargu tra nyebam. Njansi nyama arankhir tamchi kiyang. Shenonga olomu namla. Waptinga tarkarintini. Tamchi ko rganga ganga ajigi.
Чехунгэ хэндэ нига стуй нэзгэ Олончин тамчигу ксэргэ тунцэй ра таргнай Хуака азанстули Нзамлан мэй нима ты О тэран лидан стэмжи хэнта азансон Та ксэнни тэгэргэви ngани Нимба маг нигда азанзгэ нугэ ты Сэра холунгэ о лэгсосонни Чахчигэ яра жанэ Tāshnā chīksamrā ksir kī tōngcī chōngā rījāwō gā kīmdānā jāgī. Nyambam gā ālā ngā kṣṭāngmū gāyā jī kṣṭā chāngī kālāndā līngā. O nā yā Kālā lā lā lā rī lēn Ala ta la la mo ta la ri le na ya Ala ala nga ka ngu lu ha chi re Ya ta la la ga li lu ya re na ya Ani san da hua ra xiong ka mo ha chi ne Pa ur ji na pa ma jong ne ri la ya Yāngār jābālā rīgāntālā yōngā chāhā rīkūr Yāngā khuābōng kāntūgīlā rīngūmāyā Yāngā ūrjīnā jīpārā chīlā rīzī Yāngā sūbāndīb sūshīnā jīrīlā vāyā Yāngā līngā yālā sūmā shīnā jīrīlā